ẹ̀mí lọ bímọ ayọ̀ ọlọ́mọ sọmọ ní ìjẹjọ́ ìjọ ọjọ́mọ ẹ̀mí máa kọ́lé ayọ̀ fẹ́mi tó ṣílé sọmọ ní ìjẹjọ́ ìjọ ọjọ́mọ ẹ̀mí máa bímọ ayọ̀ ọlọ́mọ.